àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta.

0: ọlọ́run lẹ́yìn ohun gbogbo lónìí o lọ́la o ná láàfíà o ná láti lẹ́yìn o ní bùkún o lóore ọjọ́ iwájú o lóore tàsìkò yìí o lóore tẹ̀yìn ọ̀la bọ́lọ́run bá wá ṣe wá lóore ẹ jẹ́ a máa dúpẹ́ o torí pé ọlọ́run ọba là wá ní ọlọ́run ọba là wá ń kí ọlọ́run ọba ń là wá ń kì ọba tó tún mú wa pàdé ara wa láàárọ̀ tòní ẹ̀káàárọ̀ mà ẹ̀káàárọ̀ sànjẹ́ ti gbọ́ tààárọ̀ tòní ọjọ́ ajé ẹ̀gbọ́ pẹ́ wa díẹ̀ lóko.
1: Nígbà tá ò lẹ́nìkan àfi Elédùmarè nígbà tá ò níbi tá a fẹ́ gbé gbà lọ́lọ́run ọba àmì òkè náà là á gbé gbà ọ̀dọ́ rẹ̀ torí pé òun náà ní gbanigbani tá a sábà Èdùmarè dákun gbà wá o. Lọ́wọ́ ogun tí ń bálẹ̀ yìí fíra Èdùmarè dákun gbà wá lọ́wọ́ àwọn ọ̀pẹni nídà tí ń kojú ilẹ̀ yìí Èdùmarè dákun gbà wá individually ohun tó ń ṣe kálukú lọ́kọ̀ọ̀pọ̀n èjèèjì bànìyàn wá kúrò inú pààyàn kèké ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o gbogbo àìtẹ́ ẹ ti ń gbọ́lé iṣẹ́ wa Radio 101.3.5 FM níbẹ̀ gan ńlá kalẹ̀ sí tá à ń dá bí ẹdun tá à ń ràn bí òwe ẹyin àtúpalẹ̀ wọn nú ìwé ìròyìn Tapi ni je ti gbo olongo ri afefe Abdul Fatahi Abdul Ghaffar lo ko mi wero yin the punch din bembi the nation bembi atopolopo wero yin ta ma mu loko okan ejeji ele ku kale
0: e ka ro le kan si ade tohun oluwole loruko eni tori pe oruko eni bayi ohun na ni ijanu gbogbo eyan nje ti gbo pe ninu wero yin la ro toni ohun ni ro yin lo je bale si o nibi ti won tin so wi pe a o e o ni roruko wa ninu we diboke ko si hun to nje be o kwa kwanzo ati obi won ti kese lese lati so wi pe a o ja ija yi ija jagbara ni
1: ije ti wa gbo o wi pe won so di mimo wi pe eto odibo e to waye ni ipinle Ekiti sipo gomina àwọn ọmọràn tó mọ yóò gbé nínú ètò káṣe ètò òṣèlú ohun ètò ìdìbò tó yọrantí lókè òkun wọn ni oba global standard wọn ló bá a mú.
0: ó dá ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní òun náà ni wọ́n ti sọ̀rọ̀ yìí wípé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n bọ́ọ̀sì tiwọn o wọ́n wọnú sí wọ́n wọlé sí wọn láàrin wọ́n wọnú wọn lọ nípínlẹ̀ ogun wọ́n ní àwọn gáǹgì àwọn ikọ̀ ẹlẹ́nu méje kan tó jẹ́ wípé wọlé káwọn ó gbé ibọ̀ ló ń lọ ó yẹ sáré wọlé gbogbo èèyàn tó fẹ́ràn kó máa wọkọ̀ nírònà wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá ó ti àwọn ikọ̀ agbéni gbowó gbẹrù ẹni lọ́wọ́ ẹni yìí.
1: ìjẹ́ ẹ ti wá gbọ́ o ìjẹ́ ẹjẹ́ mọ̀ wípé adìyẹ làágùn rárẹ̀ ní ọjà mọ̀ àwọn ọlọ́pàá wọ́n yàbọ̀ abúlé àwọn tí wọ́n ń jí ní gbé nípínlẹ̀ ogun nípínlẹ̀ èkó wọ́n láwọn igbó agijù kan ń bẹ tó jẹ́ pé iṣẹ́ láabi wọ́n ṣe ń bẹ̀ ní ẹnubodè èkó sí ìpínlẹ̀ ogun ọwọ́ ti bá àwọn ajínigbé ń bẹ̀ o ẹ gbọ́ inú ìwé ìròyìn láàárọ̀ tòní.
0: ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àjọ tó ń mójútó ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Federal Ministry of Works wọ́n ń ṣe kìlọ̀kìlọ̀ ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó ṣe rí kẹ̀kẹ́ Márúwá ọ̀kadà alùpùpù ẹ̀yìn kó rò pé a ò gbọ́dọ̀ rí níbo ẹ̀yin máa bá wa bọ̀.
1: Why is her only smelling in your voice like this?
0: Smelling maybe because I hate mo jẹ ẹ̀bà. Epami rocky na mi pe
1: epami rocky
0: nu chu epami rocky correct mi mo ko ni ajeu kara re aya gaga
1: o je so re ko gbo mo awori kan awori kan fe ri nu ela
0: eya
1: ija e ti gbo o
0: pe kini
1: lati ile ise are
0: sagole mi bugo ǹjẹ́ ti gbọ́ ile ise radio 101.3 mo tẹ ẹ siwaju
1: mo ba so pe ke ma taka ti ma ni ke ma ta kulikuli
0: ẹ má fi ìyá alákàrà ṣe
1: ẹ má fi ìyá alákàrà mo ti bọ̀ ṣe owó àkàrà ṣíṣe àti kúlíkúlí títà àwọn kan ta bọ̀bọ̀ kan ga báyìí ó ga fíofío lẹ́ka mákẹ́tì ó tún mú mọ́ dókòwò ẹ̀ kúlíkúlí owó bẹ́ẹ̀ iléeṣẹ́ ààrẹ ló tún sọ̀rọ̀ náà dímọ̀ láàárọ̀ tòní mi ò sọ wípé kẹ ẹ má ṣe dúkìá kẹ ẹ má ṣe dókòwò tó máa tún yọrantí jù bẹ́ẹ̀ lọ àmọ́ owó ń bẹ nínú àkàrà títà àti dòǹdó àti kúlíkúlí iléeṣẹ́ ààrẹ ló tún sọ̀rọ̀ láàárọ̀ ẹ.
0: ó dá ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní ụzọ̀ dì mà ó tún sọ fún àwọn èèyàn ẹ̀ wípé àní ibi adúrósí ńlá dúrósí ibi tí a wà láwà lórí wípé kí àìsàn jẹjẹrẹ kó díhun ìwọn ìjọsí nípínlẹ̀ wa ó tún sọ fáwọn èèyàn ẹ̀ ó ní ẹ fọkànbalẹ̀ torí wípé àwọn ò ní yí àwọn ò ní gbò gbogbo ojú ọ̀nà táìsàn yìí ò ní fi sí mọ́ ohun làwọn ó máa wà.
1: ìjẹ́ ẹ ti gbọ́ o
0: pé kí ni
1: lórí ọ̀rọ̀ owó epo orilede Nigeria to won gogo ti o ti e seju wale rarara awon ara ilu komi nu won so die loro ninu wero Nigerian Tribune e to jare la aro e
0: nde ti gbo ninu wero yin we
1: nu wero yin the punch to jade lowuro to
0: be
1: ile ise ipinle kokan lorilede wa Nigeria so di mimo wi pe legbimo asofin agba won ti tewo won ti tewe ranse o won tewo iwe won fi ranse si gbogbo ipinle kokan 36 state governance wi pe o ya o oro to jomo ti idale ise olopa sile o ye ma tuyewu ile igbimo kokan yi e ma gbeyewu won ti pari ise won si ti fi wi ranse sile igbimo kokan nipinle ipinle kokan state police oye ma gbe
0: o da nje ti gbo ninu we royin the nation to jade laaro toni ohun na ni gbakeji are orilede yi alagba Kasim Shettima ni won ti nsoro o nibi ti won duro shanshan pelu awon eyan won ti won si nso wipe iranwo ati idagbasoke tohun ti awon eko ogbon nu lorisirisi ni joba apapo orilede Nigeria yo ni fidun awon odo awon obirin ati gbogbo awon to ba nife si lati fi okan ati asiko won ko eko ti o pada wa ma se won lore nibi eto kan to je ti idanileko eyi to wa eni ti won pe ni program in science technology skill and acquisition ohun na ni won pe eto yi ti won tun so wi pe ona lati lu ogbon mu awon kokan yi pada boya ka mu omo ri ke ka so di nkan mi eyi to je wi pe yo ma po owo repete wa fun awon eniyan tohun ti iranwo fun awon obirin yi ti National Agency for Science and Engineering Infrastructure to nbe nipinle Kano ti won duro lori eto ohun ni igbakeji are orilede Nigeria tin so wipe orisirisi nkan la le fi ogbon onu dalara paapa fun awon ti won ba tun lo keko nipa e won si so wipe ibudu awon igbeko yi na ni nbe ni gbogbo awon igun mefefa 6 geopolitical zones ni orilede Nigeria igbakeji are orilede wa ati awon ti won jo wa nibi eto ohun ni won ni awon je ise yi loruko are Bola Ahmed Tinubu lori Renew Hope agenda
1: ti wonu ori ti wonu royin ohun to yan o ija ti gbo o
0: mo kun to ma sanfani eyan godo ko
1: be ni ajo fo igbo pale ebo o ara wa lamo awo menikan ori awon e ba wa ri we won wo dodo agba dodo agba e ba gere dodo agba ninu we royin daily sun to jade lowuro toni awon egbe alatako won so di mimo wi pe awon tin parapo awon tin patopo kito owo awon ti fe so di orisu owo awon tin gbianju lati daju wi pe egbe oselu to nbe lori alefa won le won ko nu eto di gbogbogbo to nbo lona bode george o fa awon akegbe ni ti to je egbe alatako won ni awon tin radio lati le pisiko lori alefa
0: o da nje ti gbo wi pe olohun oba to le ni lomola to si tun mo gbogbo ojo o ninu weroyin news direct to temi lowo laaro toni ni won so wi pe ijoba apapo orilede Nigeria ati eka ajo to mojuto oro idagbasoke awon ise lorilede Nigeria ise san federal ministry of works won ni won tin pe gbogbo awon olugbe ipinle ko eti yin melo gbogbo eyin te lokada alupupu gbogbo eyin te ni keke maruwa elese meta gbogbo eyin oni koropẹ a o fe ri yin total ban ni won pe fun awon olokada awon ni keke maruwa yi lojuna Lagos Calabar Coastal Highway nigbati won soro yi won ni ki se wi pe boya idukoko mo ni o nwa fun enikeni o sugbon bo ba pe eyan ni folo show irufe eni be ko ye ko ni tohun ko tun wa lara awon ti o ma mu okun ogede koda bo ba rokun aso o ye ko sa kuro fun ni eni to je controller federal controller of works ni pinle ko ogbeni olufemi dare ni won buwo lu oro yi ti won si so wipe poro o ba bale o ditan ni eyan lokada eyan oni keke maruwa a very yin rara oni gberi gbe eyin coastal road tutun
1: ije ti gbo o wipe omi yale agbara ya shobu o de awon agbegbe kan laamu nipinle eko ara ilu kominu o won ni ise wewe ko je ko je aworan ohun omiran orilede Nigeria ti se ipinle eko lomiyale o ma da laamu commissioner so die nu oro egbo laaro ye
0: nje ti gbo ninu we royin to jade laaro toni okay o ti mu royin won so wi pe won ti ko akọwe si gbogbo awon ipinle ipinle o da nje ti gba ninu we royin to jade laaro toni ipinle do ohun na ni mo lo o nibi ti won ni okunrin kan o jira egbe ohun la ji ni gbe ara e eh kabiyesi olohun oba oba to dara re to so ara re loko to njoba ti nkan kan o si di lowo o ti o si ni si lai lai ani omokunrin kan ni ipinle do nse lo fake kidnapping ara e o nse lo gbe ara e ohun na lo n ba won soro ohun lo dun odura ohun na lo sonu ohun na lo fe gbowo ama won olopa ipinle do won ni iwoke o kere iwo bawo iwo panti ewa edo state police command won ti fowa si kun ofin mu awon meji kan to je wi pe ise ti won kudun lati ma se ni awon sonu won ji awon gbe owo bitibiti 5 million naira ni won so wi pe won bere lowo awon molebi won ko to di wi pe awon gba itusile lowo ara won fun ara won lucky alabi eni odun meji ni la adota nikan be ni won so wi pe taiwo eh ena horo eni odun meta din logoji ohun ni won pe yen didirin ki bani lagba kekere bayi ni won so wi pe isi ma ba ni lo awon olopa ni igara division se igara ni abi igara won ni ni igara division won fi owo sikun ofi mu eni to si je agbenu so be eno iki ki o demu won fi di oro yi mule won ni e musika to n ba li igbo eyin fa yi lo toju ku yi ka to n gbo
1: ije ti gbo bi pe akowi agba si joba apapo senator joja kunle tina kaabuku si ipa ti won pa alaga biati ala ni ipinle benue ah won pa alaga o oyan mewa lowo ti baba yi pe won lowo ninu isele laabi ohun eto sele ni ipinle benue inu wero in leadership let ri nka laaro toni
0: nje ti gbo a o dibo osun a o dibo ninu wero in the punch to jade laaro toni saju eto dibo eyi to ma waye o to nbo lona dede dede ti gbogbo e nro keke keke bi igba eyan iba fe fomo fore ki won jo fomo dore o ti o ma ro keke nbi ro keke ni lekeji lohun ojo keedogun ninu osu kejo odun ta wa yi na ni won so wi pe eto dibo yo waye ni ipinle osun bele mu ku awon eyan bayi na ni won si so wi pe won ti ko ara won jade gege bi omojo mejo ti won so wi pe awon lo du ipo ohun sibe sibe eni to je eni ti o pada wa jabo resident electoral commissioner fun ipinle osun oluwa toyin babalola nigba ti won soro eyin lenu eni ti o tun je deputy inspector general of police ti won be ni agbegbe southwest adegoke fayoade ni won ti soro wi pe awon eso eleto abo oluwa toyin babalola nigba ti won eyin lenu eni ti o tun je deputy inspector of police

0: ti won be ni agbegbe southwest adegoke lenu eni ti o tun je deputy inspector general of police ti won be ni agbegbe southwest adegoke fayoade ni won ti soro wi pe awon eso eleto abo awon oni sun o awon wa ni laju lati ri wi pe alaafia ijoba bo ti wun ko po to eyan pupo londo abe eni abe ba be lowo ni o sa bele eyan pupo londo abe
1: ije ti gba o where in leadership to that a low road to me in a bag, but it don't be a war, doctor, be Thomas, resident doctor, Ile, Yinadi, one note to Yao, you don't buy a pack by two by a bejo, I want for him to be the cure, John Mary, I want for him to be the cure, Sir Mary, Latin, that you pay, I care your two bone town, one berry, you should not talk to our wash, you share one car, kill old lady in Nigeria, care wow, Jew to be a call. Àwọn lọ fún ìyàn ṣẹ lórí alágbádáo lẹ́yìn ìpàdé yìí tí wọ́n ṣe ní ọjọ́ àbámẹ́ta sátidé ìjẹta yìí ni wọ́n ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ mọ́kànlélógún tí ń ṣoṣù ọ̀sẹ̀ mẹ́rin wípé kí wọ́n wá ojú ìtú sí gbogbo ìbéèrè tí àwọn ń béèrè lọ́wọ́ wọn. Dókítà Mohammed Usman Sulaiman tó jẹ́ ààrẹ Nadi àti akọ̀wé wọn dókítà Shuaibu Ibrahim àti agbẹ́dẹ́gbà àwọn dókítà Abdulmajid Yaya Ibrahim ni wọ́n jùmọ̀ ṣe ìpàdé ọ̀hún tí wọ́n sì forí kòkòṣọ̀ ọdúnrún wípé wọn bá dá wọn lóhùn lórí kùnà ń bè lọ́hún ọ̀ka wọn á yanṣẹ́lódì. Ó wà nínú ìwéèrò leadership tó jáde láàárọ̀ yìí.
0: Ó dá ǹjẹ́ ẹ ti gbọ́ bí ká abárojọ yóò bá níkà kọ́ ni ó dà ó nínú ìwéèrò the nation tó jáde láàárọ̀ tòní náà ni senator Seriake Dixon ló ti ń sọ̀rọ̀ lálẹ́ àná yìí. Ó ní ilé-ẹjọ́ náà ni ó gbà wọ́n tẹ̀ ọ́ lórí ọ̀rọ̀ kan èyí tí wọ́n sọ wípé ó ń bẹ́ńlẹ̀ tó sì ń já ranyìnrọ̀yìn Nigerian Democratic Congress NDC ẹgbẹ́ kan nìyẹn lọ́tọ̀ tóun náà sì ń ṣe kìtàkìtà. Láti ri wípé wọ́n gbàjọba lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n sọ̀rọ̀ lálẹ́ ní ọjọ́ ẹtì ìyẹn ní ilé ẹjọ́ Federal High Court tó ń bẹ nílùú Lokoja ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé ṣẹ̀rẹ́gbẹ́ òṣèlú èyí tó ń bẹ ń ta wọ́n lé fùrùkọ́kọ́ wọ́n sì ń ṣe bí ìgbà tó jẹ́ wípé àwọn nìkan ni wọ́n ní Ọlọ́run lẹ́yìn wọ́n ní àwọn ò wá ní mú ìdájọ́ sọ́wọ́ ara àwọn bí kò ṣe wípé àwọn ò tọ̀ àwọn tó mọ̀ nípa ẹ̀ka ètò ìdájọ́.
1: Ó dá ìjẹ́ ti gbọ́ o nínú ìwé ìròyìn. Tribune tó jáde lówùúrọ̀ tòní ìwà tó sọ di mímọ̀ wípé bọ́dúbádùn pẹ̀lúgún amáwọ̀ túnbọ̀ wáyé ni wọ́n lọ́dọọdún ni láńsó lóko ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gàgànlájọ́ olóṣèlú ni wọ́n ti ń ṣe ẹ̀yà Batuma Kọ́lì èyí tó ṣe kíni tó jẹ́ ti ATES àti rí ààrẹ Tinubu gómìnà Sanwó-Olu olóyè Bọ̀dé George gbogbo wọn ni wọ́n fi ẹ̀yẹ ni wọ́n fi sọ di mímọ̀ wípé Batuma Kọ́lì ATES tí ó ti ṣe bẹ́ẹ̀ rí wàlẹ̀ àṣà wọn ni pé kò ṣeé gbàgbé. A máa tẹ̀síwájú láti kà á nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé èkó ọmọ rẹ ní ọ̀nà tó tọ́ tó bá dàgbà kò sì ní kú o nínú ìwé ìròyìn News Direct tó jáde láàárọ̀ tòní níbi ètò kan tí wọ́n ti ń sọ wípé àwọn ọmọ wa wọ́n máa gbọ́dọ̀ ṣe rere ni wọ́n gbọ́dọ̀ kúrò níbi à ń mú nǹkan arú òfin à ń fa nǹkan sórí ẹ̀bùn náà ẹ má la ẹ má jẹ́ ẹ̀yìn gọ́ọ̀mù ẹ má débẹ̀ kòdín gbogbo àwọn nǹkan tó
1: àwọn
0: ni wọn máa gbé ìfọtí burúkú burúkú wọn gbé ètò kan kalẹ̀ láti sọ wípé àwọn ọmọ wa gbọ́dọ̀ ya ọmọ tèmi ò ní ya wèrè mọ́mí ẹ sọ bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ ya wèrè wọn ò ní fi style jọ wèrè bí kọ́mọ ó máa dẹ́sùn lórí ìdúró kọ́mọ ó máa rìn lọ́kọ́ sì máa dárojọ́ kéèyàn ó kiri ẹ̀bọ́nú omi àgbàrá wọn ni eléyìí ṣeun tó dáa drug abuse awareness campaign kan tó wáyé nílùú tìrẹ tí wọ́n pè ní ìtìrẹ drug abuse awareness campaign ìtìrẹ 2026 èyí ti convener King Ogunrẹ̀mí níbi táwọn èèyàn péjú pẹ́sẹ̀ sí tí wọ́n sì ń ṣe kìlọ̀kìlọ̀ wípé màmá ó wà lọ́wọ́ àwọn àjọ NDLEA wọ́n wà ń bẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń gbógun ti oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn àjọ yìí wọ́n péjú síbẹ̀ wọ́n ní màmá ó wà lọ́wọ́ yín o láti tọ́ àwọn ọmọ yín sọ́nà tó tọ́ àti èyí tó yẹ kí wọ́n má bàa di ìdàkudà mọ́ wa lọ́wọ́ ọwọ́ àwa òbí ló wà wọ́n sì ní gbogbo àwọn tí wọ́n ṣòwò nǹkan burúkú yìí àwọn tí wọ́n ṣòwò ọjà burúkú yìí ẹbẹ ẹrú ọlọrun ọba kábíyèsí onítìrẹ àwọn náà wà ńbẹ wọn sọ pé ọmọ tó bá dáa ló ń di gómìnà ọmọ tó bá dáa ló ń jọba tó bá yá ọmọ tó bá dáa ló ń di sínétọ bí gbogbo ọmọ bá ti wá mùmùkùmù kí là á fi kún.
1: Padà ẹja àdókè lọ́hùn náà.
0: Ó dá tá a bá lọ tá a pàdádé ǹjẹ́ ti gbọ́ ó ń tẹ̀ ẹ́ síwájú.
2: Ẹ̀mẹ́ta Ayọ̀ Haruna ẹ̀bọ́dẹ̀ o iléeṣẹ́ amúnáwá kẹja ti gẹ́nà wa o.
3: Kí ló dé wọ́n ṣe gẹ́nà wa? Lẹ́yìn pàtàkì fọ́ọ̀gà bẹ́ẹ̀ tì lówó. A ti tìpù wọn náà.
4: Wà láì máa lọ Jọ́ládé àyè sọ náà nísìnyìí.
3: Ẹ má dánwò.

0: ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò. Ọmọ ọdún mẹ́jọ sókè. Èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni. Àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀. Àsìkò yìí ni a wá lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn. Ká rí pé wọ́n lọ sí ilé ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́. Kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára. Kí wọ́n lè daṣọ àṣírí bò wá. Nígbà táwa náà bá dàgbà tán, ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí. Nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́, tá a ti dọmọdé padà, kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, ǹjẹ́ ó lè wúlò fún wa? Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò. Kí ni wọ́n lè dùn sí wa? Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò. Ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí, ká tọ́jú àwọn ọmọ wa, kí wọ́n kọ́ṣẹ́, kí wọ́n sì kàwé yanjú, kí wọ́n lè wúlò ní àwùjọ. Ọjọ́ ọ̀la wa ni wọ́n, ẹ jẹ́ ká tọ́jú wọn. Ìkéde wa láti iléeṣẹ́ Radio 103.5 FM.
1: Ìjáfara léwu lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin. Ojú báyìí náà lalákan fi ń ṣọ́rí. Ẹ̀jẹ̀ àrí dájú pé a kó àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò. Kí ìwọ òbí náà pàápàá má ràn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó. Kẹ máa wá tẹ̀ mọ́ àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn. Ẹ̀yin òbí ẹ̀ràn ti wí pé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ajá ń gbé o. Ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹn ti ń ràgà bo ẹyìn. Kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbá máa ṣọ́mọ rẹ̀ káàkiri òde. Ìfipábánilòpọ̀ lè túnú dà. Ẹ jẹ́ ká kọjú oro sí láwùjọ wa. Ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójú mu láwùjọ àwọn ọmọ nìyẹn. Ìtanijí wáyé láti iléeṣẹ́ Radio 103.5 FM.

0: 101.03.5 FM náà ló ń tẹ̀ ẹ́ síwájú tí a bá dé abala àgbéyẹ̀wò láìpẹ́ láì jìnà tí a lọ máa pàdé ara wa níbẹ̀ ìyẹn ní abala àgbéyẹ̀wò wa ti àárọ̀ tòní ọjọ́ ajé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹfà ọdún 2026. Òun náà ni pé lọ́jọ́ díẹ̀ sẹ́yìn ni àwọn ọlọ́pàá nípínlẹ̀ Èkó Lagos State Police Command wọ́n ti kéde ẹ̀ síta o ṣégun tó bá ti bọ́ síta ó ti kúrò ní àìwò wípé aṣọ tẹ́ ẹ bá fẹ́ wọ̀ tí kì í ṣàǹkárá kì í ṣe gínì kì í ṣe ordinary shirt ó wá gùn yín agbára wá pọ̀ nínú yín ẹ wá mú kámò sójà nǹkan kankan tó jọ ti ìjọba àpapọ̀ tí wọ́n fi ṣe aṣọ ìdánimọ̀ fún wọn lẹ wá sọ wípé òun lẹ fẹ́ máa wá máa lọ lò wọ́n ní ìkòkò òní gba omi kó gba ẹ̀yìn láàárọ̀ tòní o kí lojú tẹ̀yìn fi wò torí wípé wọ́n ti kó ogun lógún àwọn èèyàn wọ́n ti kó ọgbọ̀n lọ́gbọ̀n àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n máa wọ aṣọ yí èèyàn tó bá rí wọn á rò pọ̀ ọmọ ogun ni wọ́n nígbà tí wọ́n bá dáyàn dúró lójú ọ̀nà nígbà tí wọ́n bá kanlẹ̀kùn lé èèyàn àmọ́ ṣámọ̀ṣámọ̀ iṣẹ́ tí wọ́n bá ṣe iṣẹ́ láàbì ni ìwà ọ̀daràn pọ́ńbélé ni wọ́n sọ wípé wọ́n fi àwọn aṣọ yìí wù ẹ̀yìn àbí àwọn nǹkan míì tó tiẹ̀ jẹ́ wípé tá a bá rámì yìí á fẹ́ fún wọn lọ́wọ́ bu ọlá fún wọn pé àwọn eléyìí ẹ̀yìn òṣìṣẹ́ ọba ni wọ́n agbófinró ni wọ́n wọn ò lè gbófin ṣubú àṣé inú pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ìwà àbàjẹ́ ńlá wọn ti gbé dàgbà àwọn ọlọ́pàá àwọn ológun àwọn alámòjútó ètò ààbò ni wọ́n ti wá sọ wípé kádùúgbò wa kó le dáa kọ́kàn wa kó le balẹ̀ ibi tá a ti ń ṣiṣẹ́ ká lè rí kọ́kàn wa le balẹ̀ ńbẹ̀ ládùúgbò tá à ń gbé àti gbogbo àwọn obòmíì kálàáfíà ò lè wà kódà nínú ọjà pàápàá kí lojú tẹ̀yìn fi wò ó nígbà tíjọba sọ wípé àwọn ò mú òfin yìí lọ́kùnkúndùn ẹnikẹ́ni ọmọ yín tó bá mú kámò tó jọ ti sójà tó jù ú séjìká tẹ́ ń wò ràn ó ń lọ ni o èyí tó wọ ṣòkòtò ẹ̀ tẹ́ ẹlẹ́yìn lẹ bá ra ẹ̀ ràn ọ lọ ibì kan ni o 0704700-3341
1: torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ajínigbé aṣọ yìí wọ́n fi ṣiṣẹ́ láàbí.
0: Hello.
2: Ẹgbẹ́ kàárọ̀.
1: Ẹ kò dín mọ́ o.
2: Ẹ kò dín mọ́ o.
0: Yes sir.
2: Ẹgbẹ́ gbajẹ́ arájẹ́ jẹun o.
0: Ami.
2: Hello.
0: À ń gbọ́ yín sà.
2: Ìṣàjọ́
0: látọjà.
2: Ọ̀rọ̀ owó ìjà.
0: Látọjà.
2: Aṣọ kámò yẹn tó bàn.
0: Yes sir.
2: Kódà nígbà táwa kékeré irú bí òun ṣe jẹ́ ìlú tó rìmọ́tì bí ẹyẹn a máa ń wù ọ́ ṣùgbọ́n kò sí wà pálapàla irú eléyìí
0: nígbà yẹn
2: a máa ń wọ bùtù àwọn kìíní sneakers àwọn sójà ẹ a máa fi ń ṣe gáì nígbà yẹn a máa ń wọ kámò yẹn a máa ń wọ american jeans green báyìí ni tá a fi ń ṣe gáì tá a fi ń ṣọmọdé nígbà yẹn tí ò dẹ̀ sí wà pálapàla ṣùgbọ́n bó ṣe wá rí sí wọ́n bà lẹ̀
0: lọ́dà
2: ni
0: okay
2: wọ́n bà lẹ̀ ẹjọ́ bá rí ó lọ sí kéré máa ṣe lọ́dà sí ni wọ́n fi ń ṣe sí ẹ káàárọ̀
0: ẹ ṣe púpọ̀ adúpẹ́ lọ́wọ́ yín ẹ tí ẹ ń tẹ́tí sí wa.
1: Àmbọ̀.
3: Ó ti yá ọ lákùnrin lóbìnrin lọ́mọdé lágbàdá láìsí aléyàmẹ̀yà rárá ìjọ Christ Apostolic Church máa ń tẹ́yọ̀ ní pé gbogbo ènìyàn síbi ìsọjọ́ ọlọ́jọ́ mẹ́rin lágbàpọ̀ ìtọ́nà ìtọ́wọ́ ìránṣẹ́ rẹ̀ pàṣọ táyọ̀ yẹ̀ nílé gbé kalẹ̀. Àkòrí ìsọjí the rest of my life the best of my life. Ètò kú ojú ayé mi ló máa dára jù. Ìsọjí máa bẹ̀rẹ̀ ní Wednesday 24 títí dé Thursday 7 2026 ní dédé ẹ̀kọ́ mẹ́fà ìrọ̀lẹ́. Lábẹ́ olùgbàlejò ẹgbà wọlé ajé bọ́lọ́run sọ̀rọ̀ ni pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́. Àwọn ìránṣẹ́ ọlọ́run wa láàyè tọ́lọ́run ti pèsè sílẹ̀. Pásítọ̀ Joseph Jẹ́gẹ́dẹ́, pásítọ̀ Olúwapẹ́mi Ẹkúndayọ̀, pásítọ̀ Philip Anya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi tí àrágbéyẹmọ ìsọjí náà ti máa wáyé ni nọmba fún Adégbọlá síìtì lábẹ́ ìkẹjà lókè tó méjì kẹjà lọ́gìn ní ìlú Ẹ̀kọ́. Fún àdúrà àti ìtọ́ni àti àlàyé ní Ẹ̀kúnrẹ́rẹ́. Ẹgbẹ́ Pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ́ sórí nọ́mbà wọ̀nyí 070-36-91-75-05 tàbí 080-45-47-34-20. Èyí tó kú ojú ayé mi ló máa dára jù the rest of my life shall be the best. Wọ́n bá Ọlọ́run kékeré yí padà ṣùgbọ́n tó yọ gbogbo padà pàdé. Jésù Kristì ni Olúwa ẹ gbà bẹ́ẹ̀.
0: 0704-700-3341 0704-700-3341 kí lojú tẹ̀yìn fi wò ó.
2: Díkẹ́ ìnàkọ́délé láti jẹ́gun.
0: Ẹ káàárọ̀ sá.
2: A kó ojúmọ́.
0: Ojúmọ́ rí o.
2: Ọ̀sẹ̀
0: Okay. E se pupo. Won ni o te awon lorun tori bi pe eru ba yan beyan ba nlo loju ona to o ko juwo sile duro duro
1: park o ko re. Ni mo ju lowo
0: lo pa.
2: E ka ro o.
0: E ka ro sa.
2: To ni ojo aje, aje aja ni wa wa o.
0: Ami.
2: Ti gbe o.
0: O gbere.
2: O se ni aje ti je ki lati ya na paja ni o.
0: An gbo yin sa.
2: Tori aso kamo to je ti soja olopa ka ba wa gbo soro ko ti je keni keni ma wo ra ra ra ra ra ra. Tori
0: Ami. A se pupo baba wa mo awon olopa ni awon ti mu egbele mu ku awon eyan to je wi pe won ti fi aso yi huwa abaje won wo won ni won no be lapo won ni bon lapo won lo ta ni be orisirisi awon nkan ati duko ko mo ni ni won ti fi se awon olopa ni won hello
2: e ka ro
0: sir
2: Amen.
0: God bless Nigeria. Hey, 0704-700-3341. Kilo jute yin fi wo awon aso to je tomo ologun awon aso to je tolopa awon aso to je ti eso alaabo tawon omo eni kan loko awon le ise to ti en se gan papa.
2: Hello
0: sir, e ka ro sir.
2: E ma ka ro
0: oruko yin bi te ti pe wa e ba wa lo radio yin o abi ke pa. Hello. Hello. E ma ti wole ade ti gbe ipe ah ipe yen ti re hello e ka ro sa e ba kuro ni di ero radio yi sa
2: okay e ra ba
0: e sa oruko yin bi te tin ke wa
2: oruko la do le gbe
0: oruko yin sa oni gbongbo wa nbi
1: oni gbongbo nbi
0: eh okay e ba ki kabiyesi
2: e so lo awon olopa den so e ba la ye mo ojulowo olopa ba la ye mo ki ko olopa
0: nti awon ajo eleto abogbe wa gangan ta n discuss lori e laaro tuni ta si n bere oju woye yin si awon ti won wo aso yi won ri loja won ra won ri ninu okire ka won ra won ra won wa wo awon ti won si je odaran mo bi won ti lo wa ogbon lati fi se awon agbofinro wa ni eni towo ba ti te arabo ni
1: Hello.
0: Kilo shele. Hello. Ati gbe ipe yin amo a o gbo ohun yin. 0704-700-3341. Kilo ju te
2: Hello.
1: Hello, sir.
0: I'm about Paradio.
1: Paradio, you have to get a good man. Oh, yeah, I'm going
0: to need the radio, young Borawa.
2: Okay. So, maybe as of as a colony, the problem. Well, I am more of a good person, but I don't know.
0: Hello.
2: Hello.
0: Total ban. Lara, your magic cool journey, and one in the battle of town. I want to say, guys. Hello,
2: Papa.
0: Okay,
2: Benny,
0: e se pupo adupe lowo yin mama to lomo baba to lomo lodo ti gbogbo awon omo yin se boys te ni omo mi mo designer e je ko ra designer e ra fun won amo to ba ti jo aso olopa e ma ra fun won to ba ti jo aso soja e ma ma ra fun won e ma fowo ara yin fajogodi hello
2: hello
0: e karo sir
2: kojumo imamu mu ti yin
1: o e seun sir kojumo
2: kojo meta o
1: jo meta ni sir
2: omi lo pe
0: lati mu se omi water e be n ra mi eh
2: iye ti
0: Toripe ngba to mo wa ba wa nu moto to de fila to jo ti soja be ni ko ba ti e tu be won fe fowo wo tori bi pe owo koko nla fi wogi e je ma lo laaro to
1: e je ma se be ka ma lo a fe lo takara ai sorry ati kuliku eh eh bi mo se What a lucrative business.
0: A money badro yin de ragbado ese wa.
1: Ejamalo.
0: Loruko Radio 113.5 FM. Ogbeni Abiola Peters.
1: Abiola Peters.
0: Adupe lowo Salime.
1: Salime Moses.
0: Moses ti oje olootu fun atupale eto.
1: Inga Abodere na lo.
0: Ola Inga Abodere. Ti awon je olootu fun abala agbeyewo adeto won oluwole loruko mi titi digba ta tun ma pade e je se pele pele ka ma te ofin lojumole e beru ofin ijoba
1: ifata gafa loruko mi re

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ láápẹ́ o. Tó bá wáyé ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si. Jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka kúnná ọjà. Ẹ kú òkèlè.
1: Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yí, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ nírun.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣègbọ́n. Ẹyin ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé wọ́n tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú kójú dédé máa sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú.

0: pe a le ma ba lo bayi ohun ma mo bi kan te ba ni wo bi pe e ti nawo e je ajo debe baba yi koko wo pe gbo lo tun fe dabi gbogbo bi tohun ti lo amo fo kankan pe ohun o fe gbo ore ohun lenu baba yi tele won o di odo o di le ise osula aba eye solution nipa ti won debe won bere itoju baba to ti ri bi oye tele baba to ti ri kurukuru ti o ti riran mo nipa ti won dodo osula aba eye solution olohun oba mi pada gba koso teyin na ba niru eyan be ni te ni laye ka yin ti won ti nawo nawo eyan ma mu won e ma je koro won osu yin o e ma mu won bo ni ile ise osula aba eye solution e baba o ma fenu ara won so address ibi ti won wa e ni bi te ti le ri won e gbo iwo to ba ti gbiyanju gbiyanju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni tolohun oba mi firan e ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gba ya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba eye solution gbogbo won lori gbala aridaju le yi je o e bo si jenu e je nde ka polowo ojana mo nbo o
1: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá nígbà mí ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde kúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ má bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúrá.
0: Ẹ káàbọ̀ padà fáyìn tẹ́ ẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-38-61-5168 070-38-61-5168 tàbí kẹ́ pè wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sínú ìwọ ti rí bí ọyẹ tàbí o ti rú kùrukùru ojú léwó ó ń tà bàìbàì àbí irú orúkọ tó wù kí wọn lè máa pè fún ọ àbí ẹyin tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Aba Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tẹ̀yìn àkọsẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ mìrìnmìrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá àkọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dá pa ó kóbá apá ó wọ́dẹ́sẹ̀ ó kóbẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀.

0: Box dia. Uwe ọkọ rẹ da.
1: Ewo n bẹ sa.
0: Gbogbo ẹ.
1: Ọ da na. License le sa. Insurance le sa. Sikiri. Road worthiness na si le sa.
0: Okay. Wáyé ba extra tire nkọ.
1: Extra tire rí. Ọ̀gá gánra ni kódà mọ ẹsẹ̀ rà ní pàápàá. Ẹyẹ wo hori.
0: Okay. Panapana ọkọ ìdá.
1: Panapana rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí kódà mo ti ẹ̀sẹ̀sẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ rà ní ẹlẹ́ tẹ̀wọ̀ gan kó lè dá yín lójú.
0: Njẹ wáìpọ̀ ọkọ̀ ìṣiṣẹ́ báyìí tó dógùn ra bido burúkú burúkú yìí.
1: Awo ọ̀gá, a wá lè tan wáìpọ̀ ẹlẹ́ láì ṣe pójú òrọ̀ yín. Ọ̀gá ó ń ṣiṣẹ́.
0: Okay. Gbogbo ẹ̀ ló dé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọ̀dà ò kó fa lóòdù.
1: Ó fa lóòdù wẹ̀ ọ̀gá èrò mi ò pé pàápàá ń bẹ lọ́nu ẹ̀yin náà kà.
0: Wọ́n kà tẹ́lẹ̀ kó tó wí.
1: 1, 2, 3, 4, 5, 6, 7, 8
0: ó ṣe láti kó àwọn èèyàn tó sanra ńláńlá méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn lórí sítì kan náà nígbà bá yẹ pọ́kọ̀ yín tẹ̀sẹ́gbẹ́ kan.
1: Ọ̀gá iṣẹ́ ni ọ̀sán ọ̀rọ̀ wa ní ìwọ kọ̀ mọ́ ni.
0: Tó ní ìwé ọkọ̀ rẹ̀ pé.
1: Awo ó pé ìná àwọn gbọ́kọ̀ tí ò ní ìwé ti rí àìsàn ọmọdé níbi iṣẹ́ yìí.
0: Agbọ́ pé pé ìwé ọkọ̀ pé láàjẹ́ àbí tí ó dẹran nù sáàsùn ti
1: à mo rí yín kí n tó máa lọ níbẹ̀ ni pàápàá mo kunlẹ̀ lọ́dà ní àbí ojoojúmọ́ bí ọdún lẹ́tẹ̀ máa ṣe kínyàn òun ẹ mọ báwa náà rògbà tá a bá máa rérò apá oyin ti fẹ́ máa jẹjẹ lóko báyìí ọ̀gá.
0: Kò burú yọpẹ ọtọpẹ àgbà agbọnrin èsì lọ fẹ́ máa jẹ lọ́bẹ̀ táwa bíi páàkì dákunjọ jẹ ọ máa ń fáwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ rojú dáa mí lóhun dákunjọ.
2: Gbọ́dọ̀ fún ìwà àbàjẹ́ ni àtẹni tí ń fún ni àtẹni tí ń gbà ọba yìí dẹ́lẹ̀ méjèèjì. Ẹ ti lufin ìjọba.
3: Bọ̀dákọ̀ndọ́, gbogbo ìdọ̀tí táwọn èèyàn lò sínú ọkọ̀ ẹ ló tún padà gbá sójú pópó yìí. Kú iṣẹ́. Àmọ́ rántí wípé bójú ò bá dé àgbàrá lè ya ilé ẹ o. Àbí o mọ̀ pé pàǹtí yìí máa padà dínà ìjágere omi lójú ìloro omi ni. Yàrá wá apẹ̀rẹ̀ ìkódọ̀tí kékeré kan sínú mọ́tò táwọn èrò lè ṣàmúlò. Ọ̀nkúlú àǹtí onípẹpẹ mess. Bẹ́ẹ̀ ṣe ń jẹ dídín lẹ̀ ń mu tútù. Ó dáa bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá jẹ tẹ́ ẹ mu tán. Ohun tí ò wá bójú mu ni kẹ́ ẹ ju ike, ọ̀rá àti pépà sójú pópó. Kíá ìwọ́ ti nawọ́ gbójú fèrèsé ọkọ̀ jùdọ̀ tínú. Má dán wò mọ́. Tójò bá dé àgbàrá òní rọ́nà lọ. Èyí tó ti ẹ̀ kọ́ni lóminú jùlọ ni tàwọn tá kólẹ̀ kó dọ̀tí ohun ẹ̀gbin láti ilé wọn wá dà sẹ́bàá ọ̀nà lójú pópó. Ṣódà bẹ́ẹ̀ wò ó dẹ́kun nítorí pé ohun tí kò bójú mu ni. Ohun tí ò sun ọ̀dẹ̀ lórúkọ méjì tó ń jẹ́ ju pé kò dáa lọ. Ṣé ìdọ̀tí lọ́jọ́ káwọn àjọ kólẹ̀ kó dọ̀tí lè bá ẹ kó. Ojúṣe ìjọba àtàráàlú ní ìmọ́tótó agbègbè àyíká àti àyídà. Ìtanijí yìí wáyé láti Radio 101.3.5 FM tó kalẹ̀ kà sí ìlú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó.

0: ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò. Ọmọ ọdún mẹ́jọ sókè, èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni, àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀. Àsìkò yìí ni a wá lè fìfẹ́ hàn sí wọn, ká tọ́jú wọn, ká rí pé wọ́n lọ sí ilé ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára, kí wọ́n lè daṣọ àṣírí bò wá. Nígbà táwa náà bá dàgbà tán, ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí. Nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́, tá a ti dọmọdé padà, kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa, àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, ǹjẹ́ ó lè wúlò fún wa? Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò, kí ni wọ́n lè dùn sí wa? Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò, ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí, ká tọ́jú àwọn ọmọ wa, kí wọ́n kọ́ṣẹ́, kí wọ́n sì kàwé yanjú, kí wọ́n lè wúlò ní àwùjọ. Ọjọ́ ọ̀la wa ni wọ́n, ẹ jẹ́ ká tọ́jú wọn. Ìkéde wa láti iléeṣẹ́ Radio 103.5 FM.
1: Bọ̀dá Kọ̀ǹdọ́, gbogbo ìdọ̀tí táwọn èèyàn lò sínú ọkọ̀ ẹ ló tún padà gbá sójú pópó yìí. Kú iṣẹ́, àmọ́ rántí wípé bójú ò bá dé àgbàrá lè ya ilé ẹ o, àbí o mọ̀ pé pàǹtí yìí máa padà dínà ìjágere omi lójú ìloro omi ni. Yára wá apẹ̀rẹ̀ ìkódọ̀tí kékeré kan sínú mọ́tò táwọn èrò lè ṣàmúlò. Ọ̀nkúlú àǹtí onípẹpẹ mess, bẹ́ẹ̀ ṣe ń jẹ dídín lẹ̀ ń mu tútù. Ó da bẹ́ẹ̀, bẹ́ẹ̀ bá jẹ tẹ́ ẹ mu tán, ohun tí ò wá bójú mu ni kẹ́ ẹ ju ike, ọ̀rá àti pépà sójú pópó. Kíá, ìwọ ti náwó gbójú fèrèsé ọkọ̀ jù dọ̀tí nù. Má dánwò mọ́, tójò bá dé àgbàrá òní rọ́nà lọ. Èyí tó ti ẹ̀ kọni lóminú jùlọ ni tàwọn tá kólẹ̀ kó dọ̀tí ohun ẹ̀gbin láti ilé wọn wá dà sẹ́bà ọ̀nà lójú pópó. Ṣódà bẹ́ẹ̀, wò ó dẹ́kun nítorí pé ohun tí kò bójúmu ni. Ohun tí ò sun ọ̀dẹ̀ lórúkọ méjì tó ń jẹ́ ju pé kò dáa lọ. Ṣé ìdọ̀tí lọ́jọ́ káwọn àjọ kólẹ̀ kó dọ̀tí lè bá ẹ kó? Ojúṣe ìjọba àti aráàlú ní ìmọ́tótó agbègbè, àyíká àti àyídà. Ìtanijí yìí wáyé láti Radio 103.5 FM tó kalẹ̀ kà sí ìlú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó.

0: Adi.
1: Bẹ́ẹ̀ni Radio 103.5 FM, aṣọ àti ìṣe náà ni ètò tẹ́ ń gbọ́ ọ̀làjúlọ́dẹ ti àgbàgbé gbogbo nǹkan tí à ń ṣe lágbàgbé gbogbo àṣà wa lágbàgbé gbogbo ìṣe wa. Tó ẹ jẹ́ kí a gbìyànjú tá a bá kí ń ṣe bẹ́ẹ̀ ká kọ́ àwọn ọmọ wa ní àṣà àti ìṣe ilé wa ìlú wa ibi tá a ti wá. Tó mo máa sọ kínní kan, mo ní ètò yìí ò ń ṣe fún àwọn ọmọ Yorùbá nìkan, èyíkéyìí tó bá wù kẹ́ ẹ jẹ́ níwọ̀n ìgbà tẹ́ ẹ ti jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀, kò sí èdè tẹ́ wá gbé wá, a mú ẹni tó máa túmọ̀ ẹ̀, a túmọ̀ ẹ̀, kò lè burú títí kẹ má gbọ́ àwọn gẹ̀ẹ́sì kan tó ń jẹ́ pidgin english, ẹ gbọ́ yẹn gbogbo èèyàn á gbọ́, a lò ó ẹ sọ̀rọ̀, a tù sí èdè Yorùbá fún àwọn tó tún wù láti tún gbọ́ lédè Yorùbá. Bá a ṣèjọ máa ṣe kíni tá a ṣèjọ máa dà á mọ́ra wọn nìyẹn, torí pé ó ṣí sílẹ̀ fún ẹ̀yìn náà láti kópa. Ẹ fi kìíní ìbíbí òní ọmọ kálábarí ni kẹ jẹ́ ọmọ Jos tàbí ọmọ Benin, bóyá ẹ̀yìn tiẹ̀ ṣe pé Kenya ní àbọ̀ ọmọ Sàùtì, àwọn ọmọ wọn ní ọmọ Senegobiki, ibikíbi tó bá wù kẹ́ ẹ ti wá. Ẹ darapọ̀ mọ́ wa 103.5 FM Radio 1 ló ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mbà yìí rèé 0907-648-6198. Nọ́mbà tẹ́ ẹ pè pé ó dà ọmọlọ́lá ò mọ̀ jẹ́ ètò àṣà àti ṣe ìyá, ó tún náwọn kankan tí mo fẹ́ kó tún bá mi fi sí kí gbogbo èèyàn kó lè gbọ́. Abiodá, èmi gangan fúnra mi mo fẹ́ máa ṣe àwọn kankan ní apá abìkan níbẹ̀ kí ètò ìkó lè bá máa ṣe kí n kó lè máa tẹ̀ síwájú. Ẹ̀yìn pé nọ́mbà yẹn 0907-648-6198. Tábẹ́ ẹ fẹ́ kí n wá láti wá mú nǹkan láti ọ̀dọ̀ tiyín, tẹ fẹ́ kí n wá gba ohun pé tó àṣà àti ìṣe ti tọ̀dọ̀ ti wà lélẹ̀, ẹ pé nọ́mbà yẹn náà pẹ̀lú 0907-648-6198. Èmi a máa rìnrìn àjò gan, mo nífẹ̀ẹ́ láti máa rìnrìn àjò. Bóyá òkè òkun dẹlẹ̀ wá wà ẹ wá ní pé ó da ọmọlọ́lá máa bọ̀, ẹ̀yin kò sí wàhálà, pépà mi wà nítòsí, pálí mi bẹ nítòsí, ẹ̀yin ṣáà ti sọ fún mi pé ọmọlọ́lá mú pálí ẹ wá front page mú wá. Tó bá ti wá tẹ̀ ẹ jẹ́ kí n lọ gbà á, a jọ ń lọ ni màá lọ ka gbogbo ẹ̀ wá. Tó bá dẹ̀ fẹ́ kí n lọ mú wá kẹ́wẹ́ bí àṣà fún ká lọ ṣe àṣà ní ìlú ibi tẹ bá fẹ́ ká lọ, a lọ síbẹ̀ láti lọ fi hàn wọ́n ní òkè òkun àti lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti gbogbo ibi káàkiri. 103.5 FM ni wa. Lórí ètò yìí ní àṣálẹ̀ 0704-7003341, 0704-7003341 náà ni nọ́mbà tẹ́ ẹ lò láti pè wọlé. Abala bí tá a wà yìí, abala òwe òun náà ni. Ẹni tó ń flash mi, wọn ò ní fi flash yẹn, ẹ má flash mi. Níṣe ni kẹ́ ẹ pè mí sàn-án, kẹ́ jẹ́ kí n mú kí n gbé. Àti jọ ń sọ Yorùbá báyìí. Ọ̀dà jẹ́ kí àlejò wa. Ẹ bá mú òye ẹ bá ń parí ẹ. Níbi tí ń pa ọ́ wà. Ẹ̀wọ́ wà ní ẹ̀ ń garùn.
2: Ibẹ̀ náà ni.
1: Ni kíni? Ẹ máa garùn, ẹ máa garùn wọnú ìwé tí mo gbé dání. Àìgbà mi kẹ̀.
2: Ibẹ̀ náà ni màá ti gbà ẹ́.
1: Ibẹ̀ náà ni màá ti gbà ẹ́, ibi tí màá ti pa ẹ́ ni màá ti gbà ẹ́. Ó dàbí tí ń pa ọ́ wà. Ibẹ̀ náà ni ń gbà ọ́ wà. Ibẹ̀ ni bó ṣe ń sọ nìyẹn. Ó dáa, ẹ mú nọ́mbà òwe mi.
2: Nọ́mbà ẹlẹ́karùn-ún.
1: Nọ́mbà ẹlẹ́karùn-ún. A kì í gba àkàkà lọ́wọ́ Akitì.
2: A ní ń bínú ojú bàbá ọmọ.
1: Ó jíwèé wo kò tún mọ nǹkan tó wà ń bẹ. A kì í gba àkàkà lọ́wọ́ Akitì.
2: Ta ní gbalé bàbá ọmọ
1: lọ́wọ́ ọmọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Ta ní gbalé ọmọ bàbá lọ́wọ́ ọmọ. Ó dànù. Kí ni àkàkà? Kò wá kí n ṣe àkàkà, àwọn kan pè ìkàkà. Kí ni àkàkà? Ká sọ pé àkàkà.
2: Àlùjọ̀nù.
1: Ẹ gbà mí. Tó 103.5 FM ẹ jẹ́ ká ṣe láyé jẹ́ kan. Kí ni àkàkà? Only a king back a car, lower kitty, killed a kinny a kitty.
2: Eh, Baba,
1: Baba, Balagba, Biba, woo. Ah, oh, Tori Pomos of me. A king bally, Baba, any low any. Oh, I did me. Baba, Balagba, near kitty.
2: Okay, Baba, je
1: 0704 9 7003341 0704 7003341 Eni to bag ba akiti ah hey oni won ra flash re o won ni fi flash yen o ko ba flash eyan bayi ko ni da ko wa di ko de te yan lowo o lo daju eni ti o ba pe wa lati pe wa wole 0704 7003341 0704 7003341 kini akaka kini akiti e gba mi won fe ma google ma google o hello
0: e
1: ka le sa e ba mi yi radio yin sile Fada, it's our shot to shake your coin.
0: Ahmed.
1: Ahmed. Lati Egbe.
0: Bẹni ma.
1: Fada, kini akaka, kini akiti?
0: Akiti ni ọgbọ.
1: Mhm. Kini akaka?
0: Akaka ni
1: Hmm. Ko se be. E ba je ko to disi. Eyin e mo we titi yin. Ma so fun yin nkan ti akaka je. Eyin e mo we titi yin.
0: Ko we ti ru.
1: Hmm. E ba kuro ni bi ti radio yin e wa kesun seyin die.
0: Okay. Mo number 1
1: o ti lo.
0: Okay, mo mu number 4.
1: Number 4. Gbami Gbami ko ye agba e ba kuro mi radio yin
0: what is there
1: eh si wa n to si e kan ra sun kuro die ohun yin dun gan mo de fe gbohun yin daada
0: okay ma
1: gbami ko ye agba
0: gbami ko se kini
1: ko ye agba
0: Ah, oji na sango ri yo.
1: Hmm?
0: Oji na sango ri yo ba.
1: Oda, gbami o ye agba. Eran ko le mi bo o ye ode.
0: Ke beni.
1: Ah, nma ta gba agbalagba gbodo pe ku gbami e gbami o e gba. Eh, ti o ri eran ko le mi bo ko ye ode.
0: Beni ma.
1: Ah, ode se ma ni eran ko yi o le mi bo. Se wa ri akaka yen. Won ni a ki gba akaka lowo akiti. E won pe akiti je bi obo.
0: Ben.
1: Eh? Bi ape, right?
0: Ben.
1: O ni akiti. Se wa ri akaka yen. Eyi ta won kan ma so pe ah, eh ibi kan ni le nkokon be yen. Rara, se ri akaka ta ki ngba yen. E mo kiyan loso.
0: Ben.
1: Isowo loso obo yen. O ni akaka. Won le pe ni ikaka.
0: Okay.
1: Na won gbomi won ni ikaka, a ki gba ikaka lowo akiti.
0: Yeah,
1: oni pe a ki gba bi akiti se nse kini bo se nbere, a ki gba lowo e o. O lo se ma ni a ki gba le baba eni lowo eni.
0: Lowo eni.
1: Hmm. So ko ikaka ati akaka ko ni nkan kan se pelu orule abi nkan kan.
0: Yeah.
1: Hmm. E je ki yo ba en ko ma ye gbogbo apatapata. E seun.
0: Yeah.
1: E se. So.
2: Hmm.
1: Huh?
2: Mo gbianju na. Mo ni alujonu.
1: Anjonu ko. Anjonu ko, anjole ni. Hello, ekale.
0: Ekale
1: sa wa je ba yin radio yin sile. Ki loruko yin?
0: Hello,
1: sir.
0: Ekale,
1: eto ni Olorun lo nto. Ki loruko yin lati bulletin pe wa? E je ba mi tun pe.
0: Hi,
1: Ah, alagba wa si. Lati orile.
0: Lati Okijo.
1: Lati Okijo alagba wa si o lati Okijo. Oda. E ba mi mu number o.
0: Number ke.
1: Si Okijo. Wa ni se ko si ojo lona be yen ko si pe o wole wa abi nkankan. Oluwa seun. Ah number kerin yen ti lo.
0: Number
1: kefa. Number kefa. Ilekun aun ki rogba, ki rogba.
0: Hello ba.
1: Ilekun aun ki rogba.
0: Kwa rogba. Oh yeah, should you see me?
1: Ilekun aun ki rogba.
0: Yeah.
1: Ah.
0: Then
1: you talk about. Hey, we talk on in London. Go watch. Ah, we talk. Go watch in Japan.
0: Oh.
1: Ah. Ah.
0: Ah. Ah. Ah. Ah. Ah. Ah.
1: Ah. Ah. Ah. Ah. Stingy person. Ah. Ah. Ah.
0: Stingy person.
1: En ti o le fun yan ni nkan ehn ehn ile kwa un ki rogba
0: ehn
1: e ba nlu fun eh ile kwa un ki rogba afi mu wa lojo ojumo ehn je ri pe mo gbuyanju mo sun si waju mo ehn bo se wa ni e bo se wa ni e ajo funra wa na ni eh o de to ni amin yalla o da e ba mi mu alo apagbe kan orin to wa ninu awon ala apagbe alo japa eh awon ite ran ti yen e ba mi mu rin yen ke ba mi ko
0: aseri ko ni ni mo je
1: jo mi jo
0: ya re mu wa gbe
1: jo mi jo Egba mi lowo jo mi jo jo mi jo ah e ba kiyan kan to meji eh
0: nkan ti mo mo ye
1: aha kini ala yen ti lo ko wa gan
0: eh alo yen na ni a se pelu si japa ta sare yin na so ah so ke
1: ezi pe o lo laja ni
0: o lo
1: laja ni
0: o lo laja ni
1: eh na je
0: wa laarin
1: a a fun ni bibuje ko se gbogbo nkan la yin oju si ka ba da tori ngba gba mi ta ba lo da si nkan igbe ni to lo da si gangan na ma fi igi na fi gba lori danu wa ma gbo ko se gbogbo eyan ma ma se kini a ma fi la ka e pe kolon wa ko se anu fun wa e ba nkeyan kan tabi meji lati nu le
0: mo ki ẹgbọn mi mo sidi
1: ẹlẹ
0: oku fe ni korodu
1: wa sere apa wo nbe ka le mo bi ta ma tun lo je gufe
0: ni bi palace ni korodu
1: wa sere wa sere omo korodu la wa na
0: mo fi gbe mo fi ki won
1: ni
0: ti mo so ni wa si o bai na ogun lere jagun ode ti lu lero
1: ku se awa fun yin ni assignment ke pe number ti ma pe jade yi tin ba se ton ke fun wa ni e fun mi ni asa ati ise ni odo ti yin ni ilero ni bi te ti wa
0: okay
1: ma pada ju number yen sita ke pe mi
0: oda
1: e seun Radio 103.5 FM lewa ke ma ji kuro number yi o ni number te lo lati fi pe asa ati ise ti todo ti wa emi na fe ju alagba ti won pe wa tan nisin number on re o 0907 648 6198 0907 648 6198 hello e ka le e ba yin le
0: dakun hello e pe to
1: eto ni olodun lo nto ki loruko yin lati bore tin pe
0: ope won lati ara ogijo
1: ope emi lati ogijo eyin ara ogijo e ka le o
0: Ọkàn
1: lọ́rọ̀ kó tó. Ìtò ni Ọlọ́run ló tó.
0: Ọlọ́run ló ń ṣe.
1: Amín.
0: number.
1: Eba mi mu papa.
0: Number KJ.
1: Number KJ.
0: KJ.
1: KJ.
0: Yeah.
1: Abi number 7 le jebe.
0: Yeah.
1: Gba mi lerun.
0: Gba mi lerun ki n dole ti.
1: Gba mi nigba ojo. Gba mi lerun. Gba mi lerun ni gba mi nigba ojo. Ese.
0: Gba mi lerun ki n dole ti.
1: Ese un nse le mu papapa mo ti like e gan yen won fi fale rara rara. O da e ba mu alo apagbe kan ke ba mi ko orin to dun ninu e.
0: Orin ha.
1: Te ba ranti.
0: Awon ko iya iya je ku sile.
1: Ale jan jan ki jan.
0: O wa e lo pa ye ye re te.
1: Ale jan jan ki jan.
0: Aja mi ti e wo lo mi na ti ye ku.
1: Ale jan jan ki jan. O ti le ku. O da e ranti yo ku. O da e ba nke okan tabi meji lati odo yin.
0: Mo ki ore mi. Na. Ati jo.
1: O da. Ati.
0: Hello.
1: Hello. Se awon nikan na le fe ki?
0: Awon nikan na won fe ki.
1: Ah, o da na. Emi na de tu ba yin ki won o. E seun ten tete si wa. Eto ni Olorun ba lo nto. O da ro. O ni orin kan ti mo ma n gbagbe. Mo ma ranti orin ṣugbọn mo wa eni to ma ba mi ko orin yen to ma fi pada ye mi tori ojo ti pe latun eji o. Alu jan jan ki jan latun eji o. Alu jan orin latun latun tori pe eh latun aloni aloni aloni. Hello sir, e ka le o.
0: E ka le o.
1: E ba mi yi radio yin sile ka le sir. I'm going to go to the house.
0: I'm going to go to the house.
1: I mean.
0: I did your work on.
1: Orin alo kan te ranti e ba nko
0: asebo mi ni mo je
1: jo
0: jo jare mo wala
1: jo ni jo
0: awolo jo ja
1: jo ni jo
0: asebo mi ni mo je
1: jo ni jo eda e ba ke nkan tabi meji
0: ah mo ke ki lu fe ni ataka
1: e gba cha wa nle abi won si nle
0: I'm not a liar, you okay?
1: Wow. lopo lopo ije anti rere le ti ma se
0: amen
1: e wa ni ru ojo buruku kan lagba olohun ba e ma ran ti ojo te pade pe ah oluwa osun ti mo pade iyawo mi oluwa osun ti mo pade oko mi awon omo mi nko wa ma dupe lo olohun ba pe ah baba mi iya mi mo nife won oluwa osun to fun mi lawon obi tori yi temi na so fun awon to bi temi na ni oluwa se e ba n ki won awa na ki won iyawo won ramata lai So 103.5 FM, Radio 1, Lewa, Ke, Mayi, Kuro, number, yeah, 0704-700-3341, hello? 0704-700-3341, hello, mi, Sha, Shekbe, o like ki, mo koma flash, mbayin, flashing, mo le, mbwan def, hello, mi, nin, kakwe, mwan def, efo, nin, kan, pataki, pataki, mo koma fi flash, ni, mwan, tu, sheba, wuru, wuru, to the answer. I worry. Tobadi ba mi ama mu le lo. To 0704 700 3341 on number ti a pe. Sheri number yi. Eyin ara ile. Oda, e je ngbele na. Hello e ka le o.
0: Hello.
1: Hello sir.
0: E ka le
1: sir.
0: E ka le
1: sir. E ka le sir. E ka le sir o. Lati bulletin pe wa. Yes, I'm going
0: there. No, lati aruna mo wa 47 lati pe yin.
1: Lati aruna.
0: Ye lati gbele.
1: Ni ajegunle. Ki loruko yin sir.
0: Ramadan ni, mo se Ramadan lati aruna number 47.
1: Ah. E tu pe dele dele oda. Alagba Ramadan se daada lewa.
0: Beti na.
1: Ben. E ba mu number o.
0: Okay,
1: number 12. Ah, honey, hey. Alagba Ramadan lati aruna eh te ba raye lati pe wa pada to a gbe pe yin a gbe eh ti aye yen ti o ba raye lati pe wa pada a gbe pe yin e je ka ra sun soke die e je ki a fese radio si orin titi baba to ah hello
0: hello
1: e ba ni radio yin sile ka le sa o
0: yes ma
1: Kilo ruko yin lati bulletin pe wa.
0: O fa mi ni ati bayo lati ati ruko aje pori songo ta.
1: Lati ati ajegunle songo ta alagba de
0: bayo.
1: Abule iroko. To. Gbogbo awon ara adugbo yin ko o.
0: Alati adugbo wa wa.
1: To. E ba mu number.
0: Number 12.
1: O ti lo.
0: Thirteen.
1: Ah, eshe o. Oda number 13 o. Ah. Osupa le. Osupa le.
0: Ah.
1: Ah, etu ni
0: alagbara.
1: Kun ye ko lagbara. E ba yin radio yin esile. Ko ye ko lagbara o tori te ba n tete si eto wa ni gbogbo igba. Ko si ke ma gbo oro yen le kokan lenu.
0: Folashade.
1: Eh, first time caller ni mo pate wa yo fun yin. Oda. Eh, osupa le. Eh, I'm fooling in me, but you are fooling in, you know. Eh, Shekere, Tiba said by you, Lodi.
0: Shekere.
1: sekere to ba fe gba yi lode sekere to fe gba yi lode se n lo mejeji fun yin hey to radio 103.5 fm osupa le eni ko gun ara ori ki temi na ni osupa le eni ko gun eni owo baba re ba to ko lo tun se eh ara ori ki temi ni we mi ko mo gbe wa gege bi owe o wa nbe ni la se le o ya mu ke pari e eh awon lo la lo lo gbe ti o lo dale ko eje mi o I know right you. To 103.5 FM. They were, okay, might be grow.

0: Fala só. Ó, oh, era um girigirinho esse leão. É bem, isso é bem, isso é bem, isso é.
1: So Radio 1 103.5 FM te ba ti pe wa e ba wa yi kuro ni piti ero radio yin ti o wa tabi bi kibi ti abo ibo yin kan te mu dani e ba ti pe wa ke ba yi kuro tori eti o gbeji ti gbogbo awon aruwo yen to ba se se eni to wa nle oun na sare ju radio titi e na a ju segbe pe ah aruwo yi o seun bara bi bakan bakan e jo te ba ti pe wa e ba yi le die 0704 700 0334 0704 700 0334 Oluwa kuse olu asagbara wa dotu. Ami ami ami ami ami ami. Era ba. E seun. Eh a se je so pe se gbogbo obirin ti sun ni. To bi je pa awon okunrin lo lule kan ni ale. Oda. Ki lo nko yin lati bulletin pe wa le kan si.
2: Joke, joke. Ori toke, ajoke ati.
1: Ah.
2: Wa tori lo bi ni songo.
1: Ati songo ta oda eda kun e ba mi mu number
2: number 2
1: number 2 ah aje ke lana omo ku loni
2: ano mo ba ja yan lo ko mo je
1: ba sere mami hey o da e ba mi mu alo apagbe kan e ba mi ko orin to wa nu awon alo apagbe aye atijo yen
2: o ya e ata ko wa ye
1: alo jon jon kijo
2: o gba aye pa aye je alo jon jon kijo agbagbe se o alo jon jon kijo ya e ata ko wa ye
1: alo jon jon kijo e ba n ki yan kan tabi meji ninu ile o
2: ah pelu ese mo ki omo ni to rohun la yo mi omo ni omo ni idunnu mi to mo ki gbogbo omo mi pata o wa ki oko mi naa pelu ese mi pelu apo ojuju ala ese mo dupe o
1: Ọlọ́run adẹ mú àárín amugun regida da tí ó sì wà láti
2: ilé àwọn ọgbà
1: tẹ̀síwájú.
2: Ilé yìí ní ìdáàbò.
1: Àmì.
2: Iléeṣẹ́ yóò ní jẹ́ náà.
1: Àmì.
2: Ọwọ́ ilẹ̀ máa fi gbẹ̀tọ́ ilé ìkọ́ Jésù.
1: Àmì.
2: Ó dàrọ̀.
1: Ó dàrọ̀ mà ẹ ṣeun àdúgbò ẹ. Tó obìnrin first caller ó ní ẹ. Káà ká ní ẹ̀bùn kan wà lọ́wọ́ mi ní kí ni pé kí ìyá àfin arábìnrin orí tó kẹ́ láti sango ọ̀tà kí ni ẹ̀bùn èrè ó yẹ gbà. Báwo ni ò bá ṣe dùn tó tí ó máa dùn mọ́ mi nínú pé lálẹ́ yìí ó lórí gbogbo àwọn ọkùnrin pátápátá àwọn ni nọmba wọn obìnrin láàrin àwọn ọkùnrin wọn máa ń rí ọ̀kan láwọn tó wáyé pé kìkì obìnrin wọn lọ́kan láwọn obìnrin kan ló wà ń bẹ tó wá dẹ̀ bó ṣe wà nìyẹn àwọn náà wọ́n jẹ́ ọ̀kan láwọn láàrin wọn ní àṣálẹ̀ 103.5 FM lẹ́wà.